0: onye Fano obodo Ndọcha wee na-ezitere ihe ego ka ejuo na-azụ ụmụaka Fano akwụkwọ. Fabia Fawelego tinye n'ili ugwu ka ejiwe na-etinye ego. Anụnya na-ebute nwanne wụpụ olileanya ebe nwanne ya nọ. Ọ na-ekwu n'oge ụbọchị nke nta sị na ọ bụrụ na ị na-eme ya, ezinụlọ ọbụla na-eme ya, na-anọkwụsị ya n'ihi na ọ dịrọ mma na ọ na-eme nwanne ewepụ olileanya ebe nwanne ya dị. Nke ibuo bụ onyeisi ọchịchị obodo nke anọ bụ Edo Steeti n'aka bụ Monday Okpehulu emebisigo ụlọ ịtụrụ aka sị na ebe anọ bụ ebe a na-eji mmadụ agwọ ọgwụ ego. Wee na-eweta aka n'ụbọchị nke taa, onyeisi ọchịchị obodo nke anọ bụ Edo Steeti emebisigo ụlọ onye nke a tụrụ aka sị na ọ bụ onye na-ewelu mmadụ wee ji na-eme ego nke a sị egide mmadụ akpụrụ aji wee mee ọgwụ ego. N'aka bụ nke a na-akọwali nọ n'ụbọchị nke taa bụ ụbọchị Tuzdee na onyeisi ọchịchị nke obodo bụ Edo Steeti bụ Sinetọ Monday Okpehulu emebisugo nzukọ ahụ, mebiekwe n'ụlọ Fasi wee na-anọ na-eme ọgwụ ego. Nke ịtọ bụ ndị isi ọchịchị obodo a ekwugo okwu n'ihe gbasara ndị nzukọ nke a na-akpọ ndị NCC na Fana alọnchi projekti nke Fana eme afọ asaa. Udodirinu ndị Igbo nu onakosiwe ham n'ọnụ n'ụbọchị nke taa na ụfụrịdị soshanai nke bụ Isambai Nukulas. Ya dịrịnụ mma n'ọtụtụ, dịrịnụ mma n'ehihie, dịrịnụ mma n'abalị. Nnechezona na onye na-ekwu okwu anọ bụ Fuwanye Nwoke nke bụ Anyamili Good News Ugochukwu nke onye na-eme ebe onye na-aga ya na-ekọta nwanne ya na nwaanyị ya n'anya. Ezinụlọ gị na-agwafa nke ị na-eme gbakọrọ n'anya maka ndị ntụ emebisigo obodo a nke anyị nọ n'ime bụ obodo Naijiria. Udo dịrịnụ ndị Igbonu. Anyị abịakwa echi fu redio steshọn anyị nke bụ Isambai Nukulas ka anyị na-agwakwanụ n'aka bụ onye na-eme n'obodo ndị Igbonu.
1: Ekwudede oyi esikwu bi ojú ọjọ seri n'ibikibi tiẹ ti ngbọwa. Èyí ni ilé-iṣẹ́ Isambai Nukulas Radio èyí tó kalẹ̀ sí ìlú Iromi. Ìròyìn ló ń dé sé tí ìbọn yín láti ẹnu ọ̀gbẹ́ni Bọ́lágadé Owólabí. Ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Àwọn láti lọ bá gbogbo àwọn olùgbé ní ìlú Iromi láti yàgò fún à ń fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yé gba owó lọ́wọ́ àwọn ènìyàn wọn tó wà ní òkè òkun. Gbogbo ilé tó ní ṣe pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ òkùnkùn tàbí àwọn tí ó ń fi ètùtù jayé

àti àwọn ajínigbé òun ni ìjọba ìpínlẹ̀ Edo ti ń dìwọ́ lulẹ̀ lọ́kọ̀ọ̀kan. Àjọ NCC ti bẹ̀rẹ̀ sí ṣe ìdíwọ̀n owó èyí tí àwọn olùbárà wọn yóò máa san lẹ́yìn bí ọdún mẹ́jọ. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́.

0: for transition. No,
1: ti won si da omo kan abi mi lati ma fi sora won di olowo ninu oro to ba oniroyin wa so ogbeni Mark Omo so wi pe iwa iloto yi o n ba ebi je ti o si lewu pupo fun awon to n se o so wi pe opolopo n sise karakara lati le ma pese fun awon ebi won ni ile sugbon diwon ki awon eniyan so dodo pelu won n se ni won lo ori ofe wi pe awon yi ko si nile won wa n lo ogbon ewe lati ma fi gba owo lowo won debi wi pe awon miran yoo lo pade apopo pelu awon ebi kan debi wi pe kò ní sí ààyè láti mọ kókó irú iye tí owó nǹkan náà jẹ́ ṣùgbọ́n nígbẹ̀yìn ó gba gbogbo wọn nímọ̀ràn pé àwọn tó bá ń ru irú wà yìí kí wọ́n yàgò nítorí pé ègún ni wọ́n ń fà lera wọn lórí. Gbogbo ilé tí ó ní ṣe pẹ̀lú àwọn aṣètùtù ọ̀la àti àwọn ajínigbé

Rome, ìyẹn ìjọba ìbílẹ̀ Asia North East ní ìpínlẹ̀ Edo, tí wọ́n sì jẹ́ wípé àwọn ilé mìíràn ni wọ́n ti tipa nínú ọ̀rọ̀ tí ẹni tí ó jẹ́ akọ̀wé ìròyìn Gómìnà Patrick Egojele sọ wípé àwọn ti pinnu láti gba gbogbo àwọn ọbàyéjẹ́ yìí kúrò ní ìpínlẹ̀ Edo pátápátá. Wọ́n á jẹ́ kó di mímọ̀ wípé gbogbo àwọn agbófinró, àwọn ọlọ́pàá, àwọn tó ń ṣe iṣẹ́ òfin ní gbogbo ẹ̀ka ẹlẹ́ka jẹ̀ka ni wọ́n ti ta lólobó lórí ọ̀rọ̀ yìí, tí gbogbo wọn sì ti pinnu láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba láti rẹ́yìn àwọn ọbàyéjẹ́ yìí. Bẹ́ẹ̀ náà ni ẹni tí ó jẹ́ akọ̀wé àwọn agbófinró yìí, ìyẹn Barrister John Zegagbe, sọ wípé ìfẹ́ ìjọba ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìfilọ̀ àti ìtanilóbólóbó òun ni àwọn ti ń gbọ́ tí àwọn fi gùn lé iṣẹ́ báyìí. Àjọ NCC, ìyẹn The Nigeria Communications Commission, pẹ̀lú àjọ aládàáni kan tá ń pè ní KPMG ti bẹ̀rẹ̀ sí ní ṣe àtúntò àti ìdíwọ̀n owó èyí tí àwọn ènìyàn yóò máa san. Ìgbésẹ̀ yìí wáyé látàrí ìpinnu àjọ NCC láti bí ọdún mẹ́jọ àti díẹ̀ láti bẹ̀rẹ̀ sí máa ṣe òdiwọ̀n iye owó tí àwọn tí ó ń

0: n'aka bụ onye na-eme n'obodo ndị iwu nụ.
1: Ẹkùn déédé wòyí, ìsìnkú bí ojú ọjọ́ ṣe rí ní ibikíbi tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni iléeṣẹ́ Isabel Nakula Radio, èyí tó kalẹ̀ sí ìlú Nuromi. Ìròyìn ló dé sé tí ìgbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni Bọ́lágadé Owólabí. Ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Àwọn láti lọ bá gbogbo àwọn olùgbé ní ìlú Nuromi láti yàgò fún à ń fi ọgbọ́n àlùmọ̀kọ́ rọ́yé gba owó lọ́wọ́ àwọn ènìyàn wọn tó wà ní òkè òkun. Gbogbo ilé tó ní ṣe pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ òkùnkùn tàbí àwọn tí ó ń fi ètùtù jayé àti àwọn ajínigbé ó ní ìjọba ìpínlẹ̀ Edo ti ń bìwọ́ lulẹ̀ lọ́kọ̀ọ̀kan. Àjọ NCC ti bẹ̀rẹ̀ sí ṣe ìdíwọ̀n owó èyí tí àwọn olùbárà wọn yóò máa san lẹ́yìn bí ọdún mẹ́jọ. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gbogbo àwọn olùgbé ní ìlú Nuromi ní ìpè ti lọ bá láti lọ yàgò fún ìwà ọgbọ́n àlùmọ̀kọ́ rọ́yí láti máa fi gba owó lọ́wọ́ àwọn ènìyàn wọn tó wà lókè òkun tí wọ́n ń ṣiṣẹ́. Ìpè yìí lọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tí àwọn aráàlú bí ń bá wọn ṣe mójútó láti máa fi sọ̀rọ̀ àwọn di olówó. Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn wa sọ, Ọ̀gbẹ́ni Mark Omo sọ wípé ìwà ìlóòótọ́ yìí ó ń ba ẹbí jẹ́ tí ó sì léwu púpọ̀ fún àwọn tó ń ṣe é. Ó sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ń ṣiṣẹ́ kárakára láti lè máa pèsè fún àwọn ẹbí wọn ní ilé, ṣùgbọ́n díwọ̀n kí àwọn ènìyàn sòdodo pẹ̀lú wọn ńṣe ni wọ́n ń lo orí ọ̀fẹ́ wípé àwọn yìí kò sí nílé. Wọ́n wá ń lo ọgbọ́n ẹ̀wẹ́ láti máa fi gba owó lọ́wọ́ wọn. Débi wípé àwọn mìíràn yóò lọ pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn ẹbí kan. Débi wípé kò ní sí ààyè láti mọ kókó irú iye tí owó nǹkan náà jẹ́. Ṣùgbọ́n nígbẹ̀yìn, ó gba gbogbo wọn nímọ̀ràn pé àwọn tó bá ń ru irúwà yìí kí wọ́n yàgò nítorí wípé ègún ni wọ́n ń fà lera wọn lórí. Gbogbo ilé tí ó ní ṣe pẹ̀lú àwọn aṣètùtù ọ̀la àti àwọn ajínigbé àti àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ní ìjọba ìpínlẹ̀ Edo ti ń bìwọ́. Nínú ọ̀rọ̀ tí ó tẹ̀wá lọ́wọ́ ni wípé gómìnà ti pàṣẹ kí wọ́n lọ wó ilé kan tí ó ní ṣe pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí ní ìlú Nuromi, ìyẹn ìjọba ìbílẹ̀ Isan North East ní ìpínlẹ̀ Edo, tí wọ́n sì jẹ́ wípé àwọn ilé mìíràn ni wọ́n ti tipa. Nínú ọ̀rọ̀ tí ẹni tí ó jẹ́ akọ̀wé ìròyìn gómìnà Patrick Ẹ̀gbọ́jẹ̀lẹ̀ sọ wípé àwọn ti pinnu láti gba gbogbo àwọn ọbàyéjẹ́ yìí kúrò ní ìpínlẹ̀ Edo pátápátá. Wọ́n á jẹ́ kó di mímọ̀ wípé gbogbo àwọn agbófinró, àwọn ọlọ́pàá, àwọn tó ń ṣe iṣẹ́ òfin ní gbogbo ẹ̀ka ẹlẹ́ka jẹ̀ka ní ìrẹ́yìn àwọn ọbàyéjẹ́ yìí. Bẹ́ẹ̀ náà ni ẹni tí ó jẹ́ akọ̀wé àwọn agbófinró yìí, ìyẹn Barrister John Zegagbe, sọ wípé ìfẹ́ ìjọba ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìfilọ̀ àti ìtanilóbó òun ni àwọn ti